Ta, ta kita ta, ta, ta kita ta, ta, ta kita ta, ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita ta kita